det helt gik lunga nabe på og det komiti Peter Henua og Papato Mautara hayat ko det du lang den ai ai og ma venta ko ta pilia to kite ta mi ko lo to la la to ai na helo klimahi ke ka ke na to mai ti ko ai na kai oi matamata ai ma pe ko na tsu ma to hoki ka ho ki e to to ma ina no ho ta va le vale oi ma ka ma ta ai he lo to ko la va ka mai ko ta to na ma ta ma ta ki ho lo kli mai ai tu ni e ka he ka ke he ki la ta nga nga te kli mai lo va ia ha ki na me a lo ha e mo hai a ke ho ka tino nei ho ka ta nei ko ta ngo hu ni me a wa he ta to lo ve lo te tu langa i ai te tatou tamo ka inga kua hana hui kila wakila rutea. Te au ngā nā tā lā ki tātou e we kua lima hene. Ko te tau nga tō he huli lima tā rā ke he tau ima tā nā mai atu ni. Ka ko te tu langa tēnā i ki tātou. Ke haka hui hui a tātou roto, haka hui hui a tātou ngā ngā ua te klihi mahe kua ki te atu ai te toe. Te toe kumanatu o te tātou aliki. Toi ako mana tu te hui hui ai ei te ni, te lawe aki na paki tātou ki ei, hoka hou tātou o langa. Ko te anganga tēnā ei ei te tāu o te tātou taimi. Taimi ke nohe au ni aki tātou. Kalanga mai la. Nia tako ena hai, a kau nei te heoloa papa toi mā tara. Nia tako ena hoi, kau nei te heoloa mā ngele. Nā rā koe nā hoi ai, o nā kai hukuli mi ai. Hoi atu, ni kauta ngā tēnei te klihe mahi, e te talu ki tātou nā hui hia, e ki tātou tātou langa, e ki tātou tātou roto, mā tātou ngā ngā. Vena hoki laki te tūlanga, ei ei ai, nā hoi hia ngā lawa te klihe mahi, nā he mālo lo, e ki laki tātou ki nā, polokala me hupitoa, te haungane mu, e eva, se fe ai koe, pui pui a koe, e wahe a loto, he ini, hokalawe lawe tupu hoka hua heki, e ahui a oma lele i loto i nā tā pina pinanga, a te a klihi mahi. Kai pe i lani i loa mga to, anga ki te tūlanga o te klihi mahi, nā huhuanga hoka pito he nua, peko nā helo hoka pito he nua, oi, hana hukilunga o te laupepa te Facebook a te PM en tokalau, oi hoka i loa mai ai, hoka i loa mai ke... Hei tau iek tātou, tātou hiu iek.